ọmọ lẹyìn rere pẹlú ẹni tí ó jẹ agbẹnusọ ní ilé ìgbìmọ asòfin ìpínlẹ Edo ti bẹbẹ fún látọdọ àwọn aṣíwájú ẹgbẹ APC ní agbègbè rẹ ọfíìsì akọwé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti sọ àpèjá orúkọ tó yẹ kí wọ́n máa pe ààrẹ gbogbo àwọn ọmọlẹ́yìn mùsùlùmí òdodo ní ìlú Yúrómì ní ìpè ti lọ bá láti wípé kí oníkálukú tí ó jẹ́ aṣíwájú àti wípé gbogbo oníkálukú wa ni a jẹ́ aṣíwájú àti ká sì tún jẹ́ ọmọlẹ́yìn rere ìpè yìí wáyé nínú ìwàásù ẹni tí ó jẹ́ ìmáàmù àgbà ti ìlú Yúrómì ní mọ́ṣáláṣí ńlá yìí tó wà ní Old Agbo Road ní ìlú Yúrómì ní èyí tí bàbá yìí jẹ́ kí gbogbo àwọn ènìyàn kó mọ̀ wípé bí aṣíwájú ṣe ní ìwọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ẹ̀yìn náà ní ìwọ̀ sí aṣíwájú wọn àti wípé oníkálukú wa òun ló ní ohun tí ọlọ́run ṣe ṣẹ̀dá rẹ̀ wá sílé ayé àti wípé gbogbo ẹnikẹ́ni ni yóò jíyìn iṣẹ́ ìrìjú rẹ̀ lọ́dọ̀ Elédùà nígbà tí bàbá yìí tẹ̀síwájú ó sọ wípé gbogbo àwọn tó jẹ́ aṣíwájú pàápàá jùlọ àwọn tí ọlọ́run rán níṣẹ́ tó gbé iṣẹ́ ìránṣẹ́ fún nígbà wa nì ni gbogbo wọn jẹ́ adaranjẹ̀ tí ó ti túmọ̀ sí olùṣọ́ àgùntàn wípé ọlọ́run ṣe eléyìí láti fi kọ́ wọn ní ẹ̀kọ́ wípé bí wọn yóò ṣe mójútó ìgbáyé gbádùn àwọn ẹran tí wọ́n ń dàjẹ̀ bẹ́ẹ̀ náà ni láàrin àwa ènìyàn a gbọ́dọ̀ mójútó gbogbo àwọn tó bá wà lábẹ́ wa bí wọn yóò ṣe gbádùn àti láti tọ́ wọn sọ́nà rere bàbá ìwà jẹ́ kó di mímọ̀ wípé nínú ẹbí bàbá ni adarí ilé tí bàbá ò bá sí ilé ipò ti kàn ìyá ni bí àwọn ọmọ ṣe ní ìwọ̀ sí àwọn òbí wọn ní àwọn òbí náà ní ìwọ̀ sí àwọn ọmọ wọn ó wá sọ wípé ní odidi ìlú Nàìjíríà tó ṣe tó yìí bí adarí orílẹ̀-èdè ṣe ní ẹ̀tọ́ láti darí wa ni àwa náà gbọ́dọ̀ dúró láti tẹ̀lé lọ́nà tó dára àti wípé tí a bá fẹ́ kí àwùjọ wa kó wà ní ìrẹ́pọ̀ àti ìlọsíwájú kó dé bá wa àwa tí a jọ mẹ́yìn náà gbọ́dọ̀ pinnu láti yí padà sí dáradára nítorí pé ọlọ́run kò ní yí ẹnikẹ́kẹ́ padà àfi tí oníkálukú wa bá pinnu láti ṣe àyípadà fún ìgbéga àti ìlọsíwájú orílẹ̀-èdè jẹ́ agbẹnusọ ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Edo ti tọrọ àforíjì lọ́dọ̀ àwọn aṣíwájú ẹgbẹ́ rẹ̀ ìyẹn All Progressive Congress ní ibi tí ó ń sojú fún ìyẹn ìjọba ìbílẹ̀ Owan West kí ló fa ọ̀rọ̀ yìí ni wípé gbèdéke yìí ni wọ́n fún ẹni tí ó jẹ́ agbẹnusọ yìí ìyẹn látàrí wípé ó tún fẹ́ lọ sí ilé ìgbìmọ̀ asòfin láti sojú wọn níbẹ̀ nígbàtí wọ́n kàn gbá fún pé àfikún tọrọ àforíjì lọ́dọ̀ àwọn ẹgbẹ́ ní èyí tí ẹni tí ó jẹ́ Lucky Oima tí àdàpè rẹ̀ ń jẹ́ Tarex kó sòdí nígbàtí wọ́n wà ní ìpàdé òun ni ọ̀gbẹ́ni